kò lè yan rárá mo wà nínú àwọn alàyè tó ń mi bàbá opó ò lè yan ẹni tó ti kú kò sí bó ṣe lè túbọ̀ máa dìde láti máa yan àwa láàmà dúpẹ́ fún ayé àwọn tó ti kú tó ti lọ pé olúwa ò ṣeun fún ìgbé ayé rere àwa dúpẹ́ fún àwọn alàyè àwọn èèyàn fún àwọn tó ti lọ náà àṣẹ bẹ́ẹ̀ a tún dúpẹ́ pé olúwa àwọn tó fi sílẹ̀ kí ìbàjẹ́ kó má ṣe jẹ́ títí wọn torí ẹlòmíì a máa rò pé bọ́dẹ̀ ṣe wá fi wọ́n sílẹ̀ yìí ṣe bí ó yẹ kán dẹ̀ fi gbọ́dá mi sílẹ̀ ó yẹ kí dádì mi náà wálẹ̀ ó yẹ kí ṣùgbọ́n síbẹ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ torí pé ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ ká máa yìn ẹ jẹ́ ká dúpẹ́ fún ààbò ẹ̀ torí tó bá kọjá abẹ́ ọ̀tọ̀ ni nǹkan tá a máa sọ lórí gbogbo àti àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ àti mọ̀lẹ́bí pátápátá gbogbo ńlá ń dúpẹ́ nítorí tí wọ́n ní àṣálẹ̀ pé olúwa ò ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun fún gbogbo àwọn tó kù náà tó wà ní ìhámọ́ kan tàbí kejì bí ìbá tiẹ̀ ṣe pé èèyàn kan ló gbìn àmọ́ gbogbo ibi tí àwa kọ̀ọ̀kan tó jẹ́ pé a kàn ń rìn àwa gan ò mọ́ pa wà ní ìhámọ́ àwọn ìhámọ́ kan wà tó jẹ́ pé kò ń ṣe èyí tá a fojú rí tó jẹ́ pé ìhámọ́ àwọn ibì kan téèyàn gbọ́dọ̀ máa sọ pé ibi ni mo hámọ́ sí bóyá àwọn ibì kan téèyàn ti ń ṣiṣẹ́ ni àbáwọn ibì kan téèyàn ti ń sọ̀rọ̀ ni àbáwọn kan téèyàn bá jókòó ni tó jẹ́ pé ọmọ mo kó sọwọ́ mo ti bọ́ há gbogbo ibi tí oníkálukú bá hámọ́ kí ọlọ́run ọba kó túbọ̀ máa bá a tù wá sílẹ̀ níbi gbogbo ibi tá a bá hámọ́ tá a mọ̀ àti tá a mọ̀ a máa dúpẹ́ nítorí pé nínú ọpẹ́ nínú ìyìn ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ọ̀pọ̀lọpọ̀ rere ló máa bẹ̀ mo máa sọ tá a bá gba àwẹ̀ kò sí bá a ṣe lè gbà tó bá a gbà wẹ ọgbọ̀n ọjọ́ àbí a gba ọgbọ̀n ọdún ẹ̀mí bá lè gbà tá a bá tí ì dúpẹ́ fún oore tá a tiẹ̀ tí ì kọ orin yìnyín tá a tí ì kọ orin ọpẹ́ kò tí ì sí nǹkan kan bí ìgbà pé kò ṣe nǹkan kan ni torí pé orí bàbá yẹn a máa wú inú à máa dùn pé èmi rèé mo mọ̀ lọ́lá kí ló fẹ́ tí mo máa bọ̀ wá gbà bó ṣe wà nìyẹn bá ṣe gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà nìyẹn torí ta bá ṣe dúpẹ́ ta ṣe yìn bá tiẹ̀ ráyè gbàdúrà láwọn ọgbà míì ṣùgbọ́n tá a jẹ́ kí orin ọpẹ́ orin ìkó wà nínú ọkàn wa tá à ń kọ́ ní gbogbo ìgbà lóòrèkóòrè tá a kàn tiẹ̀ ń dúpẹ́ pé èyí tá a rí àtẹ̀yí tá a ti rí tá a dúpẹ́ fún àwọn nǹkan kan tá a ní ìgbàgbọ́ pé ó máa tẹ̀ ẹ́ síwájú ó máa tẹ̀ wá lọ́wọ́ ó di dandan gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ 103.5 FM láti kópa lórí ètò yẹn ti àtẹ̀jíṣẹ́ orin onígbàgbọ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ tẹ̀ sí nọ́mbà yìí 0907 648 6198 0907 648 6198 ẹ pé nọmba yẹn èmi tí yín tòótọ èmi ni màá gbé ó dá ẹfẹ darapọ mọ wa iléeṣẹ yín ni àbí ilé ìjọsìn tiẹ lẹyìn abẹ kan wò pókí ẹjẹ tiẹ máa fáwọn èèyàn lẹbùn lórí ètò yìí kí mi náà dẹ máa fi máa polongo nǹkan tí mò ń ṣe àbí pé mo tiẹ fẹ máa polongo kan lọrun ọba kó dẹ máa fi bùkún fún mi pé mò ń fi fún àwọn èèyàn ìyẹn philanthropy èyí tí àwọn èèyàn máa ń pè bẹẹ ó máa ṣe pé irú ìyẹn lẹyìn fẹ ṣe kò sí wàhálà ẹyẹ ṣáà ti pè áàmà fún wọn bó bá ṣe ń dáhùn àwọn ìbéèrè tó bá ṣe ń béèrè àwọn kankan lábà máa béèrè lọ́wọ́ wọn làwọn náà ábà máa gbà ni wọn máa dúpẹ́ pé ẹni tó fún wa léléyìí o ẹ máa ṣe é tẹ bá ń ronú nǹkan bẹ́ẹ̀ tẹ fẹ́ ṣe ẹyin ẹ ṣe pé nọ́mbà yẹn èmi náà ni màá gbé ní èmi pa ní ìlẹ́ni tó ń bá mi ràn mí lọ́wọ́ ó dà 0907 648 6198 0907 648 6198 tàbí kẹ́ ẹ máa bọ̀ ní ìyàrá ìtajà wa nílé ṣe wa ní radio 103.5 FM èyí tó ṣe pé ó wà lọ́wọ́lọ́wọ́ ní nọmba 1A Adékúnlé Fájúìwẹ̀ Ìkẹjà GRA Ladipo Lẹ́kọ̀ọ́ 103.5 FM ni wa ẹ má yí kúrò ẹ jẹ́ kájọ yorùbá lẹ́tọ̀ tẹ́ ń bọ̀ lọ́wọ́ ní òní ọjọ́ kejìlá nínú oṣù keje ọdún 2020.

báyìí náà ni ṣe olúwa ọba tí a ń pè tó ń jẹ wẹrẹ báyìí náà ni yóò máa jẹ wá ní gbogbo ìgbà tá a bá ń pè é wẹrẹwẹrẹ báyìí náà ni yóò jẹ wá nínú gbogbo bá a ṣe ń lọ nínú ọ̀sẹ̀ yìí tá a fi ọ̀sẹ̀ wa ọjọ́ wa tá a fi ìrìn àjò wa tá a fi ọ̀rọ̀ wa tá a fi gbogbo nǹkan tá a ní ìtà kì í gbé lọ́wọ́ wẹrẹwẹrẹ báyìí náà ni ṣe é wẹrẹ báyìí náà ni yóò dá ẹyin lóhùn wẹrẹ báyìí náà ni yóò dá ẹyin náà lóhùn 103.5 FM ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí kò sì bá fa bíbọ̀ ìsẹ́yìn tí ẹ̀yìn tó bá gbà wá àti ẹ̀yìn àti èmi á tún jọ máa pàdé lórí ètò wa ẹ̀ jẹ́ ká yorùbá lórí 103.5 FM tó tó bá ti ń di aago méje léyìí tó kù ìṣẹ́jú ìlú méjì láti yàpá bí tó bá ti ń rọ́lí kókókókó láàmàá mú ètò wa kámpé wọn wá sí etí ìgbọ́ wa lẹ́yìn ìgbà tá a bá ti ń gba okun láti ọ̀dọ̀ wọn títí ìgbà náà kọ́ ọmọlọ́lá ọ̀làmìfìlà ló ń darí pépé ọ̀sẹ̀ rí ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìbùkún ló máa jẹ́ fún gbogbo àpátápátá àmú.

ogo atemi ateyin tori pe lori eto yi eyin ani oro odile je wa logun oro dede ko wa gbongbon ihun to ba ni se pelu omo oko ataya o mu wa lomi inu daada o adupe lowo olohun oba oba mi oke oba to je ka awon eyan wa ti won ko lahoro e si ele ki won di riri ti won si pada wale won layo ba ti n dunnu eleyi no la tun so pe awon odile to je pa awon otodo ti won mo pada ri won mo e fofu lele ki gbohun le gbe won pada wale amo se wa ri iku ohun buru awon to je pe won o si laye mo kọlọ́wọ́n ba kó rọ ìdílé wọn lójú torí pé ọmọ kan ti ẹ̀ sọ̀rọ̀ ó ní kó jẹ́ pé wọ́n ti ẹ̀ ti wá mọ̀ kọ́ má pa bàbá òun kí bàbá òun náà lọ kó wá wà lára àwọn tó padà wá lénìí báwo la yọ àwọn ìbátikún tó nígbà tí kan tún fẹ́ wí ó nígbà tán tiẹ̀ wá kó bàbá àwọn lọ ká ní pé wọn ò wá bínú lọ́jọ́ náà kí wọ́n má tún padà wá bẹ́rí bàbá òun ṣebí àwọn náà ò bá máa fayọ̀ sọ wípé bàbá àwọn padà wá bó ti ń kan wọn lóminú ló ń dùn wá Ọlọ́run má ba gbogbo wa lọ́kàn jẹ́ àmọ́ wa ń fayọ̀ ohun tó dùn wá nínú tó dùn mọ́ wa nínú àti èyí tó ń kan wá lóminú dúpẹ́ lọ́wọ́ Elédùmarè torí wípé ọ̀pọ̀ padà wálé a sì tún wá ń gbàdúrà kọ́lọ́run dákundábọ̀ kó bá wa bu òróró òtura sọ́kàn àwọn ìdílé méjèèjì tí ìṣẹ̀lẹ̀ yìí tó gba olórí ilé wọn tí ìṣẹ̀lẹ̀ yìí tó gba bàbá lọ́wọ́ ọmọ tí ìṣẹ̀lẹ̀ yìí tó gba ọkọ lọwọ aya àní tí ìṣẹlẹ yìí tó gba ẹgbọn lọwọ àbúrò tó gba àbúrò lọwọ ẹgbọn pé kọlọhun ọba dákun má jẹ àtúrírú ẹ mọ lórílẹèdè nàìjíríà kọlọhun kó tó fún wọn ní gbogbo ìgbà tí wọn bá fẹ pé bàbá kọọkan lọọdẹ kọọkan ọlọhun tó lágbára kó tó fún wọn kó dá wọn lóhùn kó jẹ kí wọn máa rí nǹkan tí wọn bá ń fẹ lásìkò tó bá kan bàbá lánìí tó àti ànísẹkù

lálẹ́ tòní ẹjẹ́ àtọ́nà síbi ọ̀rọ̀ tá a máa ń mú wá lálẹ́ lálẹ́ tòní ó tún ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ ó ṣe mọ̀ wípé ara taari kan wọn ò ní di tọ̀dọ̀ wọn láàbọ̀ bẹ́ẹ̀ bá ti pè wọlé sójú òpó wa àní tá a bá sọ wípé ẹ̀yìn ọmọ kan ọlọ́run má fún wa lọ́mọ tínú wa ò ní dùn sí wọn a máa pe àwọn ọmọ kan ní ọmọlúwàbí wọn a máa pe àwọn ọmọ kan ní ọmọ dáradára dáradára sílébù ló so wọn papọ̀ o wọn ni yẹ sílébù tó jẹ tí a bá wá sọ wípé ọmọ pàpàǹlágí sílébù mélòó ló wà nínú ẹ ọmọ pàpàǹlágí sílébù mélòó la máa fi gé e sí aṣọ ọ̀pá mẹ́rin ó tọ́mọ ọdún mẹ́fà mẹ́ta rán ó ní bá a ṣe máa gé e bẹ̀rẹ̀ sí ní múte púrúùlù pàpàǹlágí ọmọ pàpàǹlágí rere dòdò rere ẹ̀ka lẹ́

我索风也无多挽留，我，莫学，爸爸心里阿啥些人给阿拉，爸爸真有帮助，哎，我买板给帮你，你到底话有嘛度呢？啊，阿里帮到我，我得帮你，阿妈木风烟呢，哎。mo ti se bi okunrin o nigba tin bi sin le ni bi osu die seyin eh bo se ba ye eyin wa se be yen e se ma se be yen e ko po ko normal now e kini kan mi o very o mi o fe o n baba tele tele to ti e je pe ise ti won tun si na won sapa bo mi na won ti fi omo ti bi sile lodo ya e bi odun merin ma ba ti fi le lẹ́yìn tí bàbá padà wálé bóyá ká máa ní bí ọdún mẹ́wàá sí àǹfààní ò yọ fún wọn láti lọ wo ọmọ tọ̀hún àmọ́ ọmọ tọ̀hún mọ̀ pé rárá o èmi èyí ṣaráàlú yín o ẹ má pè wá yan mírin o àwa èyí ṣaráàlú yín o ẹ má pà wá lọ́mọ kinní kan àwọn èyí ṣọmọ ilẹ̀ yìí amọ̀lú tiwa bẹ́ẹ̀ làwọn aráàlú ẹ̀ náà fi ń kọrin sílé ó ní ìyá àwọn àgbà á máa pa àṣàmù pẹ̀ ìwọ ọmọ àwọn ará kinní kan yẹ ìsì máa ń dùn mọ wọn nínú. kò pẹ́ ó ṣe bàbá bí ọ̀gẹ̀ yìí ni mo ṣe fi àdúrà àkọ́kọ́ yẹn bẹ̀rẹ̀ pé bàbá pẹ́ ìyá dàgbà àwa ọmọ ò ní tètè kú àṣà ayé ò sì tún ní gbé ohun táwa náà ń pè láwọn ọmọ tiwa kò ní gbé mọ́ wa lójú.